0: kori nkan.
1: Ẹni tí oríṣẹ́ ẹ kò rí nǹkan.
0: Ẹni tí oríṣẹ́ ẹ kò rí nǹkan.
1: Kọ̀dà kò ríra ẹ pa á bẹ́ẹ̀ ni.
0: Ẹni tí oríṣẹ́ ẹ kò rí nǹkan.

sọ pé àbí ọlọ́run ni, àbí ọlọ́run ni, àbí orí wa, àmì ìrìn àjò, àmì àti wáyé, àmì àti gbáyé, àmì àti padà, àmì gbogbo ẹ̀, àmì àti iye, àmì àti ṣerere, àmì àti gòkè.